0: nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ènìyàn òun náà lẹni tó ń ṣàǹfààní jù fáwọn ènìyàn táwọn ènìyàn ráǹfààní ṣe látara rẹ̀ irú ẹni báyìí ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ bí a ti ń jáde nílé ẹ̀jẹ̀ ká rántí àwọn ọmọ ìyá wa tí ò ní tó tẹ́bí ń pa ẹ̀jẹ̀ á ṣe dáadáa sí wọn ọlọ́run kò ṣe dáadáa sí wa irọ́hàn máa fi áwùd irọ́hàn kò máa fi sàmà ẹ ṣàkólé kan àwọn ọmọ ìyá yìí ti ń bẹ lórí ilẹ̀ ẹ ṣàkólé kan ara yín ọlọ́run ọba àlékí ọlá yóò máa ṣe ìkẹyìn náà assalamu alaykum wa rahmatulahi wa barakatuh.
1: A kí wa pé a kú ojúmọ́ lónìí ojúmọ́ tó mọ́ wa ojúmọ́ rẹ ni yóò jẹ́ fún wa ìtaníjí wa tí a fi bára wa sọ̀rọ̀ lónìí òun ni àtàjèrè mo ṣe ní ìwúre wípé gbogbo ìwé títí ò ń gbọ́ mi ní òwúrọ̀ yìí ó bẹ̀rẹ̀ sí ta àtàjèrè ó bẹ̀rẹ̀ sí ṣe àṣeyọrí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń rajà tẹ́ ẹ̀ ń tà àpamọ́ owó àtàjèrè ọjà mo wá ṣe ní ìwúre wípé àgbàná kò ní wọnú ọrọ̀ ajé rẹ àgbàná kò ní wọnú iṣẹ́ rẹ gbogbo owó tí o bá tùjọ ọlọ́run olódùmarè ẹlẹ́dàá rẹ yóò jẹ́ kí o fi owó náà ṣe ohun rere gbogbo wàhálà ìdààmú tí ó mú kí yàn náà àná dànù òní débá gbogbo etí tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí àṣẹ ń tó lọ́rùn ọba

falẹ àwọn ìwé ìròyìn láti èdè òsì èdè Yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá tilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò àwàrà ni ó tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà kọ́mọ.

0: ṣùgbọ́n náà ni ogo orí àlẹ́ ẹ̀kú ojúmọ̀ ẹ̀yìn èèyàn wa ẹ̀ka àárọ̀ sọ ẹ̀ka àárọ̀ mà gbogbo ẹ̀yìn ọ̀rẹ́ àtẹlẹsẹ wa akinyin o ẹ̀kú ojúmọ̀ a tún ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láàárọ̀ yìí fún àǹfààní tá a rí gbà láti wà láàárín àwọn tẹ bá wo bọ̀ ṣe rí láti gbà tọdún yìí ti bẹ̀rẹ̀ láti yan ẹ wo ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí wípé orí ọ̀fẹ́ wọn ni tó bá fẹ́ mọ̀ ti wà láàrin àwọn alàyè ìwọ mú fóònù rẹ aláàmù rẹ tí wọn jẹ ọláàrọ ìjọsọ mọtúárì kó lọ wò bóyá torí aláàmù ìwọ fi jí ṣùgbọn ọlọrun ọba tó bá pa wá náà ló tún jí wa gbogbo ìgbà tá a bá lajú ilẹ tí mọ jẹ ìdìde àdúpẹ o bí ẹni tó wà láàyè láàárọ àwa fi ẹmí ìmoore wọn èyí táyì sí lórúkọ mi o ẹkáàárọ o lẹẹkan sí i.
1: Káàárọ̀ èmi àmà alhamdulillah ilẹ̀ sí aya náà dámọ̀ àmọ̀ ta náà wà ilé ìnù ṣú. Gbogbo olóhùn náà mi ń kí irin táyọ̀ lẹ́yìn ni pé ọlọ́run ọba tó pa wá tó tún wá kà wá yálẹ̀ àwọn ẹni tó máa wà lórí èpè lónìí ẹ̀jẹ̀ àdúpẹ́ fún un. Ètò ìfẹ́ mi wálẹ̀ yẹn ó túmọ̀ sí wípé nǹkan kan ṣì wà sẹ́ tó fẹ́ ká jẹ́ ìrètí ṣì wà jẹ́ ká ṣiṣẹ́ tọ́lọ́run yóò ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa. Ẹ kò lónìí ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026 Fauzia Salako Sanni lórúkọ tèmi. Ẹ máa bá wa bọ̀ ọkọ̀ ìjẹjẹ wọn wọ́n ròyìn wa.
0: Bẹ́ẹ̀ni wà nílẹ̀ bí a ti máa ń ṣe ni irú ọjọ́ òní kí la máa ń lọ. Bẹ́ẹ̀ni ẹ sì ti mọ̀ nínú fọ́nrán tá a fi wọlé gan wọn ni ètò tó gbọ́n ni.
2: Ǹjẹ́ ẹ ti gbọ́?
0: Bẹ́ẹ̀ni a tún ti mọ́gbọ́n wá láà. Ó jẹ́ wípé ẹ ó fi tiyín ẹ ó tún fi kún tiwa. Bá a ti máa ń ṣe ní àṣà àti ìṣe ilẹ̀ wa nírú ọjọ́ òní láàrin ọ̀sẹ̀. Wọ́n ti wà nílẹ̀ The Punch ìwé ìròyìn Tempo àjọ wa sóde láàárọ̀ yìí ni New Telegraph náà wọ́n wà pẹ̀lú wa. Kò burú a máa mọ àwọn ìròyìn wa ní ẹyọ kọ̀ọ̀kan. Ǹjẹ́ ẹ ti gbọ́?
2: Kíni
0: ojú ìwé ìròyìn Lagos Tempo ni mo ti máa bẹ̀rẹ̀ láyìí nítorí wípé àwọn èèyàn wọn ti ń sọ̀rọ̀ sókè. Wọ́n ń sọ̀rọ̀ sókè wọ́n ni ẹ mọ̀ dákun ẹ mọ̀ ẹ̀mí ó bọ́ lẹ́nu wà ẹ mà ṣàánú àwọn èèyàn tó dìbò yín sórí àlééfà o. Àwọn òwò ni wọ́n bá wí bá mi kí wọ́n bá tèmi bẹ́ mọ́dẹ́kẹ́ bá wa gbogbo àpapọ̀ gbogbo bàbá yìí náà ni wọ́n bá sọ̀rọ̀ láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ inú ìwé ìròyìn New Telegraph jáde láàárọ̀ tòní wọ́n lè ṣe ológun Navy tó fi kan àwọn marine police wọn náà ti bẹ̀rẹ̀ sí ní ìwádìí báyìí láti lè dájú pé àwọn tí ọ̀gbìn pa ìdáná ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ọkọ̀ bàálù tó já wọn ti bẹ̀rẹ̀ sí ní wá gbogbo orúkọ ara wọn àjáde báyìí.
0: Ó ṣe ní láàánú púpọ̀ nítorí wípé ìṣẹ̀lẹ̀ ó bani lọ́kàn jẹ́ púpọ̀. Lójú ìwé ìròyìn The Punch láàárọ̀ yìí gbogbo àwọn lẹ́ẹ̀kan wọ́n sọ̀rọ̀ lórí ọkọ̀ tó já wọn ni wípé ìṣẹ̀lẹ̀ mẹ́wàá láàrin ọdún márùn-ún péré ó pè fún àtúntò tó gbọ̀ngbọ́n.
1: Ìtìjọ́ wọ́n ní láàárọ̀ tòní ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2020 àwọn àjọ INEC ní iṣẹ́ rí ìdájọ́ ẹjọ́ tí ilé supreme court gíga orílẹ̀-èdè tó dá nípa tí wọ́n sọ nípa ti ètò òfin tó ní ìdìbò wọn ní ilé tó kan ìjọ ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Kánò wọn mẹ́ẹ̀ ọní báyìí àwọn ti ṣe àtúntò àti àtúnyẹ̀wò àfihàn.
0: Torí ipò ti bọ́ síbi ìròyìn òṣèlú jẹ́ ìyá àtẹ̀lé ọ nítorí lọ́wọ́lọ́wọ́ yìí lójú ìwé ìròyìn The Punch wọ́n ní wípé ṣe rí nígbáradì fún ọdún 2027 lẹ́ẹ̀kan sí Èkó tún dé sókè téńté lórí àwọn tó forúkọ sílẹ̀ dìbò wọn ní 7.7 million làwọn tó forúkọ sílẹ̀.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́?
0: Kíni o
1: ní láti ọ́fíìsì ààrẹ lórí ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ni wọ́n ti sọ wípé láìpẹ́ láì jìnà àwọn yóò taari síta àwọn àti òfin eléyìí tó ní ṣe pẹ̀lú pé ètò ààbò àti pípa ètò ààbò nípa ti ìpínlẹ̀ káàkiri táwọn ti ń sọ àwọn yóò taari síta láì.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́?
1: Kíni
0: àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣùnmọ̀ èlé ń bọ́ coalition wọ́n ti ṣèpàdé lánàá òde ẹ ti mọ lórí àwọn rainbow coalition wọ́n ti ṣe

0: ìpàdé wọn dákọ wọn kúlẹkúlẹ ròyìn ẹ máa gbọ láàárọ yìí.
1: ìjà ẹ ti gbọ́.
2: àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òsùnmọ̀rẹ̀ lè ń bọ́ coalition wọ́n ti ṣèpàdé lánàá òde yìí ẹ ti mọ lórí àwọn rainbow coalition ẹ wọ́n ti ṣèpàdé wọ́n dárúkọ wọn kúlẹ̀kúlẹ̀ ròyìn yìí ẹ máa gbọ́ láàárọ̀ yìí.
1: ìjà ẹ ti gbọ́ nípa bí wọ́n ṣe gbé ẹsẹ̀ lé gbogbo ohun ìní ẹni tó jẹ́ alákòóso fún ètò ọ̀rọ̀ epo tẹ́lẹ̀ ní lórílẹ̀‐èdè yìí Dezini òun náà ni wọ́n ní àjọ AFCC ti ń sọ fún ilé-ẹjọ́ba yìí pé ṣé rí gbogbo eléyìí tẹ́ ẹ sọ nípa ti ọ̀rọ̀ tó ṣe ní UK wọ́n ní báyìí o afẹ́kẹ́ ṣe kí ni ẹ tún gbé yẹ̀wò àwọn afẹ́ ṣe kí ni a tún fẹ́ wù jáde torí pé ó kù òkù òun nìbọn ró.
0: ẹni tó bá ṣiṣẹ́ ó gbọ́dọ̀ jìyà ọlọ́run ọba nìkan ni olùdarí jẹ́
1: bẹ́ẹ̀
0: tó bá ṣe nǹkan gbọ́dọ̀
1: tó bá ti wà ìlú tó tún fi bá ti wà
0: bẹ́ẹ̀
1: bá ti dẹ́ṣẹ̀
0: yóò jẹ́ṣẹ̀
1: yóò jìyẹ̀ṣẹ̀.
2: ojú ìwé ìròyìn lagos temple láàárọ̀ ìjẹ́ ti gbọ́ ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ti ya báyìí láti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò bí àwọn kan tí wọ́n pera wọn ní onílé ṣùgbọ́n tí wọ́n ti sọra wọn di igbákejì olódùmarè bí wọ́n ṣe fẹ́ gbẹ̀mí lára àwọn tó ń gba ilé lọ́wọ́ wọn.
1: ìjà ẹ ti gbọ́ wọ́n ní láàrin ọdún mẹ́ta lẹ́ka àwọn tí wọ́n ń ṣọ̀tọ̀ ìpínàkà ìmúná mọ̀nàmọ́ná wọn náà wọn tó jẹ́ ògbóǹtarìgì nípa ètò ìmọ̀nàmọ́ná wọn náà ti bẹnu àtẹ lu àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé ní ìpínlẹ̀ wọn iná kò tí fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n ní fẹ́kì sèké. ìjà ẹ ti gbọ́ wọ́n ní láàrin ọdún mẹ́ta lẹ́ka àwọn tí wọ́n ń ṣọ̀tọ̀ ìpínàkà ìmúná mọ̀nàmọ́ná wọn náà wọn tó ògbóǹtarìgì nípa ètò ìmọ̀nàmọ́ná wọn náà ti bẹnu àtẹ lu àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé ní ìpínlẹ̀ wọn iná kò tí fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n ní fẹ́kì sèké. wọ́n ní pé wọ́n bẹnu àtẹ lu wọn kí lọ rí kí ló ṣẹlẹ̀ a jẹ gbọ́ láàárọ̀ tó.
2: ǹjẹ́ ẹ ti gbọ́
1: kí ni
2: ìròyìn òṣèlú náà ni mo sì ti mú lójú ìwé ìròyìn lagos temple níbi tí a ti rí wípé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkó wọ́n sọ wípé ó kù díẹ̀ káàtó the APC bí wọ́n ṣe yan àwọn kan ní pọ̀sí pàápàá jùlọ àwọn wípé àgbẹ̀ ẹgbẹ́ ni wọ́n tí wọ́n ti jẹ́ ògbóǹtarìgì kúlẹ̀kúlẹ̀ ròyìn dáhùn wá fún yín láàárọ̀ yìí.
1: ǹjẹ́ ẹ ti gbọ́ alákòóso ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn ọ̀gbẹ́ni aláùsà ni wọ́n ti sọ níṣẹ́ rí ká lọ sílé ẹ̀kọ́ ká kọ́rúkọ ká máa kẹ́ báyìí pé èyí tayọ abc president ma princess adétọ́wọ́ olúwọlé president ma mr party president ma ọ́nìyàn kan ìyẹn kan lọ fi sọ wípé ọkọ tó lọ sílé ẹ̀kọ́ wọn ni pé ìyẹn kò túmọ̀ sí pé ẹni tó wá máàkì ó gba tó ó fojú ó fọkàn àti ojúṣe ẹ̀kọ́ tí wọ́n kọ ìyẹn kan lọ fi pa ẹni yìí wá déédéé ó yẹ kó mọ ohun tí wọ́n kọ.
2: ǹjẹ́ ẹ ti gbọ́ ìwé ìròyìn lagos talks láàárọ̀ yìí àwa máa ọba kẹ́ẹ̀pẹ́ bí ọba ìpa yìí ọba rilwan aremu oṣù ọlálẹ akiolu ṣe ń ṣe ayẹyẹ ọdún mẹ́tàlélógún
1: olówó èkó bàbá
2: fúwádìí bẹ́ẹ̀ni olówó èkó wọ́n ti pè fún amúròyìn wa sì ti gbòyìn.
1: ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa níbi ìpínlẹ̀ ondo nípa ti ọkọ̀ bàálù ẹni tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ òǹdíje dupò lábẹ́gbẹ́ òṣèlú èpè ní láàárọ̀ tán náà wọ́n béèrè pé ṣe rí iṣẹ́ ìwádìí tó jẹ́ tó gbìnà tó fẹsẹ̀ múlẹ̀ wọ́n náà wọ́n fẹ́ fún wọn ṣe kí wọ́n rí dájú pé kí ni nǹkan tó fà gangan tí ọkọ̀ bàálù náà tí ó fi já kí a lè mọ ibi tá a da ọ̀rá ẹ̀ sí.
2: ǹjẹ́ ẹ ti gbọ́
1: pé kí ni
2: ẹja dókè lọ́tà balọ̀tà dé yóò máa tẹ̀síwájú.

0: Fox, dear. Ìwé ọkọ̀ ẹ̀dá.
1: Èwo ń bẹ̀ sà?
0: Gbogbo ẹ̀.
1: Ṣana, license rẹ̀ sà. Insurance rẹ̀ sà. Road worthiness náà sì rẹ̀ sà.
0: Wáyé bá extra tire ńkọ́.
1: Extra tire rèé, ọ̀gá akọ́nà ni kó àwọn ẹsẹ̀ rà ní pàápàá. Ẹyẹ wò fún rẹ̀.
2: Ok.
1: Panápaná rè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí, kódà mo ṣẹ̀ṣẹ̀ rà ní ẹlẹ́ tí wọn kò lè dá yín lójú.
0: Ǹjẹ́ wáìpọ̀ ọkọ̀ ìṣiṣẹ́ báyìí tó dóòrà bìdó burúkú burúkú yìí?
1: Awo ọ̀gá. Awa lè tan wáyé tàílẹ̀ láìpẹ́ pẹ̀lú ọ̀gá ó ń ṣiṣẹ́.
0: Ok. Gbogbo ẹ̀ ló dé pẹ́ńpẹ́ńpẹ́ yìí. Ọ̀dà òkú falódù.
1: Ọ̀fà lódù ẹ̀ torí òpé pàápàá ń bẹ lọ́nu ẹ̀yìn ẹ̀ka.
0: Wọ́n kà tẹ́lẹ̀ fótó.
1: 1, 2, 3, 4, 5, 6, 7, 8.
0: Ó ṣe láti kó àwọn èèyàn tó ńláńlá méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn lórí sítì kan náà. Nbọ̀ bá jẹ pọ́kọ̀ yín tẹ̀sẹ́gbẹ́ kan.
1: Iṣẹ́ ni ẹ̀sán ọ̀rọ̀ wa ní ìwọ kọ̀mọ́ ni.
0: Tó níwèé ọkọ̀ rẹ̀ pé.
1: Ó pè ń ká àwọn gbọ́kọ̀ tí ò níwèé ti rí àìsàn pé ń bí iṣẹ́ yìí.

0: ẹni tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ ọ̀hún wọ́n sọ wípé ó tilẹ̀ jẹ́ wípé kí wọ́n yọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà táwọn ti rò bí méjì àwọn àti ẹni táwọn jọ ń díje dupò dókítà Arabic kankan wípé ẹ wo ìgbẹ́yígbẹ́dùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà olúwa ló ṣe pàtàkì jù wọn ni wípé káwọn máa wá torí pé àwọn fẹ́ tùlù káwọn wá fìnira kí wọ́n fi pa àwọn èèyàn dànù tán ojú ìwé ìròyìn ọ̀nà ni ìròyìn wà láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbá kúrò lẹ́gbàdo ìwé ìròyìn The Leadership lọ́láàárọ̀ ọ̀tọ̀ yìí níbi tí àwọn àjọ kan tí ó ṣe ti ìjọ ṣokú wọ́n ń jà fọ́tọ̀ ọmọnìyàn àwọn bíi Civil Society Organization of Africa àti Civil Society Legislative Advocacy Center (CSLAC) ni wọ́n ti pawọ́pọ̀ sọ pé àwọn dúró gbin gbọngbẹ báyìí lẹ́yìn àjọ INEC nípa ti pé àwọn fẹ́ ṣe àtìlẹ́yìn fún lórí ìpè tán pé pé kí wọ́n owó tó nílò láti fi ṣiṣẹ́ láti palẹ̀ mọ́ ètò ìdìbò kọ́ ètò ìdìbò lè lọ ní bó ti yẹ kó lọ kún owó náà tí wọ́n ti san kí wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó yẹn fún wọn torí pé àwọn ti nílò ẹ̀ láti fi ṣiṣẹ́ wọ́n làwọn wà lẹ́yìn wọn pé nǹkan tó sọ yìí àwọn ti lẹ́yìn nídìí èyí wọ́n rọ gbogbo àjọ kan kí wọ́n rí dájú pé wọ́n ṣe wọ́n ní pé àìṣe eléyìí ó ṣe é ṣe kó tún fẹsẹ̀ kó fa àbàsẹ́yìn fún àjọ INEC láti ṣe àwọn ìpalẹ̀mọ́ àtàwọn ètò tó jẹ́ kí ètò ìdìbò òun kó lọ nírọwọ́rẹsẹ̀ kó dẹ̀ jẹ́ ètò ẹ̀pẹ́ yóò tó yanrantí pé àbí oṣù mélòó kan ló kù kí wọ́n ṣiṣẹ́ ètò ìdìbò yìí wọ́n ní nídìí èyí kí wọ́n ṣe èyí ní wọ́n ní kíákẹ́ tó pọ̀ yẹn kọ́ pẹ́ ẹni tó jẹ́ alága àjọ INEC ìgbìmọ̀ Joash Amukwitan òun náà ló ti sọ wípé lóòótọ́ lóòótọ́ níbi àkórókọ̀tọ́ ìjọba àpapọ̀ wọ́n ti fọwọ́ sí ẹ̀yẹn owó ìṣúná eré tí wọ́n gbé láti fi ṣe ètò wọ́n ti fọwọ́ sí wọ́n sì ti fún àwọn ní owó wọ́n yà mọ́ ó kù owó kọ́ síbẹ̀ tí wọ́n ti fún àwọn tán àwọn sì ti nílò owó yìí nídìí èyí kí wọ́n jọ àwọn ẹ̀ka àti ìgbìmọ̀ tó rí sí ọ̀rọ̀ yìí kí wọ́n gbìyànjú wọ́n ti fi owó yìí kí wọ́n fi sílẹ̀ káwọn lè rí fi ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ wọ́n sọ lẹ́yìn àpérò kan tó wáyé nílùú Abuja ibi tí wọ́n ti ń bọ́ lẹ́nu lọ́rọ̀ sọ̀rọ̀ nípa ètò ìdìbò àti ìṣàkóso ilé níbẹ̀ náà ni àwọn àjọ méjèèjì ṣe ti ìjọba pàápàá tó jẹ́ alága ti Yaga Africa ìyẹn Samson Ijodo ti ń sọ wípé àjọ INEC ṣiṣẹ́ tán láti ṣiṣẹ́ dáadáa nídìí èyí àwọn tó ń sọ fún pé wọ́n nílò owó mọ́tò ni lo je ka sise to ti e bi o se ye won ijoba apapo eyin igbimo nile yo asofin gbogbo e fowo siwe ke jo na ke fun won won le ba sise ke to dibo na ba le lo bo ti to ati bo ti to ni Nigeria eyes are on INEC oju wa lojo be a wo yin o be du pe a mo ri inu mi royin leadership royin wa laaro tun ni
0: loju we royin the port minister fun ilu ilu le wa nje ti gba o
1: dekene
0: pe awon won adari agbarijo re coalition àwọn agbáríjọ àwọn oṣù mare tí wọ́n ṣe ìpàdé látẹ́jábọ̀ ẹ̀fún yìí lójú ìròyìn the punch lára ẹni ibi tí wọ́n sọ wípé àti rúgúdù ti bẹ́ sílẹ̀ láàrin àwọn àti gómìnà ìpínlẹ̀ rivers àná gangan ni ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣe ìpàdé papọ̀ dúró ní ìfijúrinjú báyìí lẹ́gbẹ̀ẹ́ ara wọn táwọn oníròyìn sì kámẹ́rà wọn wọ́n ní wípé nílé alàgbà fubara gómìnà náà ni ìpàdé ọ̀hún ni ó ti ṣẹlẹ̀ àwọn àti ẹni tó jẹ́ olùdíje dupò fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Kingsley Chinda àti Senator Magnus Abe ní bó tilẹ̀ jẹ́ wípé wọn ò lè sọ ìdí pàtó tí wọ́n fi ṣe ìpàdé ọ̀hún wọn ni wípé ṣùgbọ́n wọ́n sì ṣèpàdé àwọn oníròyìn wọ́n sì ṣe kiri wọ́n sì kà sílẹ̀ tẹ́ ẹ gbé wípé látàrí rúkúdù tí ó ṣẹlẹ̀ wọ́n ti ó lójú tá a fi ń wo àwọn méjèèjì ṣùgbọ́n àlàáfíà ó ti padà sínú ìpínlẹ̀ ọ̀hún ní ti ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ́lẹ́ kan ti Senator Magnus Abe tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ wọ́n ti ṣèpàdé lórí bí wọ́n ṣe jẹ́ kí àlàáfíà kí ó wà kí wọ́n síwájú pàápàá jùlọ bí ìdìbò ọdún 2027 ó ti ṣe ń bọ̀ ní ojú ọ̀nà aláfúnra wọn kéde lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ní Port Harcourt wípé àwọn ti padà sínú ẹbí òṣèlú tí àwọn ti wá wọ́n ní ẹ̀ lè ráàrin wa mọ̀lẹ́bí ni wá ìmọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n ìjà ó ti parí ojú ìwé ìròyìn the punch ìròyìn ti wá láàárọ̀ yìí.
1: Nínú ìwé ìròyìn New Telegraph lọ́rọ̀ tòní kí n róòlù ẹ̀gbá ẹ̀ka ti ètò ẹ̀kọ́ níbi tí ìjọba àpapọ̀ ti sọ pé ọ̀rọ̀ yìí ń kàn wọ́n lómìnira nídìí èyí ọ̀rọ̀ yìí náà jẹ́ ẹni tó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ìyẹn ọ̀jọ̀gbọ́n Suwaiba Ahmad níbi tí wọ́n ti ṣe àpérò kan tí wọ́n pè ní National Teachers Workshop on Safe Learning Environment, Gender Response Technology and ICT for Educators in Teacher Training Institute nílùú Ìwọ̀ Nàìjíríà níbẹ̀ tí ń sọ pé ṣé ó ti ń kan ìjọba àpapọ̀ lómìnú pé ká máa máàkì títà pé kíní kan Yetunde Salawudeen present ó wá ọba lẹ́kan ó wá ó ní ìyẹn kó

0: pẹ̀lú náà ẹni tó jẹ́ alákòóso fún ẹ̀tọ́ ìlera ní orílẹ̀-èdè ìyẹn Adin Duale náà ló sọ pé ọmọ orílẹ̀-èdè Kenya kan ló pé ogun wá sí ìlú àwọn lọ́jọ́ Sátidé láti ìlú Congo ló tún gba ọ̀nà ìta wọlé nígbà tó wọlé náà wọ́n rí pé ó ní àwọn àmì tí wọ́n jẹ́ pé òtútù mú ó ṣe gbìyànjú pé ó láì lera kan náà bá mú un lọ sí ìsàn wọn níbi tó ti ń ṣàyẹwò fún náà ti rí pé ẹni yìí ó ní ẹbólà nígbà wọn ń tọ́jú pé tó bá jọjọ ajé monde náà ni ó pa kùdà tí ó pa tó gbẹ ìdí ní wọn ń kìlọ gbogbo àwọn aráàlú pé ẹwà lójú lọlọkàn fi ń ṣọrí o wọn ní báwọn ṣe wà bá ti fi ọjọ́ ti rí pọ́nà wọn bíi méjìdínlọ́gbọ̀n ni wọn ti ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ bọ́ ti jọ rìnrìn àjò yẹn kan làwọn ti rí táwọn sì ti ń wo àyẹ̀wò ara wọn tó ti ń ṣe àyẹ̀wò ara wọn láti rí pé wọn náà àìsàn náà wọn ò fún ọká bíi iná wẹ́dà wọn ní bákan náà wọn tó jọ kọkọ bàálù gangan mẹ́tàlélógún ni wọ́n ti wọ́n jọ rìnrìn àjò wọn láwọn náà wọ́n tún ti yẹ̀wọ́n wò láti dájú pé kò tí ì kó kọ̀ọ̀rọ̀ ọ̀hún látara àwọn àìsàn wípé àjọ WHO rẹ̀sìn yẹn WHO tó wà lórílẹ̀ èdè orílẹ̀ ti ń kìlọ̀ pé ẹ gbìyànjú ẹyin aráàlú ẹyin country country àjù ká rí dájú pé ètò ìlera ẹ mú lọ́kùnkúndùn lẹ́yìn torí pé ẹ̀tọ́ ebola ó tún ti bú kó má bàa tán kó má bàa fọ́nká bí iná wẹ́dà ẹ gbé ìgbésẹ̀ inú ìwé ìròyìn nígbà ìròyìn wà láàárọ̀ tò ní.
1: Mà á sáré mú ìròyìn yìí láti ta
0: gbogbo. Má fi sùúrù mú ni kó lè máa wà ókè yìí lọ ọ̀rá.
1: Má fi sùúrù mú ìròyìn yìí láti ojú ìwé ìròyìn Lagos Kẹ̀mù. Nítorí wípé gbogbo àwọn ará ìpínlẹ̀ Èkó.
2: Wọ́n ní àwọn ọmọ Èkó, àwọn ará Èkó, àwọn olùgbé Èkó. Kò burú afisu
1: wọn kìlọ fún gbogbo wa lápapọ̀ bóyá olùgbé ni ọ bóyá ara ni ọ bóyá ọmọ ni ọ gbogbo yín pátápátá wọn ti kìlọ nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìpínlẹ̀ Èkó wọn ti bẹ̀rẹ̀ sí ní gbójú aago sí gbogbo ẹ̀yìn tó ṣe wípé ní nọ́mbà tó tọ́ sára ọkọ̀ yín rówó ra mọ́tò ṣùgbọ́n ẹ̀ gbà nọ́mbà wọn ni kò burú wọn ni wípé gbogbo ẹ̀yìn jẹ́ pé ẹ máa ọkọ mi ń ta mọ́tò nọ́mbà dílà là ń lò wọn ni kò burú tí ẹ bá ti lo nọ́mbà dílà kọjá àyè tó jẹ ìjọba yóò ṣe kí ni ṣìnkún báyìí ni wọn fi mú yín. Ìkìlọ̀ yìí wáyè lẹ́yìn ìgbà tí wọ́n ti fọwọ́ ṣìnkún àwọn tí wọ́n pè ní 175 ìgbà díẹ̀ ní wínrínwínrín wọn ni wípé àwọn àjọ vehicle inspection system ọ̀pọ̀ àwọn bọ̀dá wa àwọn ìfi bẹ́ẹ̀ ẹ gbà lérò wọn ni tọ́ bá ti báyìí ó da ikọ̀ wọn kéde ọ̀rọ̀ yìí o láti agbẹnusọ láti ọ́fíìsì ọ̀gá àgbà fún ẹ̀rọ ìsọ̀rọ̀ Bọ́láńlé Ògúnmọ́lá tí wọ́n sì sọ wípé àwọn tí wọ́n bá dílà yìí wọ́n ní wípé fún gbogbo àwọn tí wọ́n ta mọ́tò nìkan ni wọ́n ní kì í sì ṣe pé àlòtí ti láéláé ni ó ti ní iye kí àsìkò àti ìgbà àti irú àwọn ọkọ̀ tí wọ́n lè lò. Ẹlòmíì bá ìyàwó dílà ni ẹ ti rí láti nọ́mbà dílà ni ó ti àrọ̀ ọkọ̀ rẹ̀ láti January títí di December wọ́n ní kò sí tó jọ pé àwọn bẹ̀rẹ̀ sí ní gbójú aago sí wọ́n sì gbójú aago sí ṣùgbọ́n ìgbójú yìí yóò tún wá peléke sí i nítorí ó dàbí ìgbà pé àwọn ìwà wọn ti fẹ́ sọ ìwà yìí ó ti fẹ́ wọ̀ wọ́n lẹ́wù ó ti fẹ́ di mọ́lì kí kò burú ojú ìròyìn Lagos Temple ni kẹ̀yí wà láàárọ̀ yìí.
0: Lọ́jọ́ ìwé ìròyìn Vanga tó fi kan iná ìròyìn nígbà mi ìròyìn wà láàárọ̀ tò ní kí n mú níbi tí ẹni tó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè ẹni tó jẹ́ aláwùsá ti ń sọ lánàá òde ni pé òun ṣe ìlérí bó ṣe ìlérí fún orílẹ̀-èdè mi Nàìjíríà ẹ̀kọ́. Àwọn ni òun ṣe ìlérí fún pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mílíọ̀nù ó ti mílíọ̀nù mẹ́wàá làwọn ṣe ìlérí pé lẹ́ka ètò ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ àtàwọn tó ní sètò ẹ̀kọ́ ni wọ́n rí pé wọ́n jìbò fún Ahmed Tinubu pé 10 million vote làwọn yóò rí pé àwọn ṣe fi ṣàtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti wọlé ṣọ̀ bí ẹlẹ́kùwọ́ nínú ètò ìdìbò 2027 lẹ́lẹ́kì torí pọ́n ní tí Ààrẹ lákòókò tó lò ní ẹ̀ka tẹ̀kọ́ wọ́n ní wọ́n ti ṣiṣẹ́ tó pọ̀ tó jẹ́ pé ó sì nílò láti máa tẹ̀síwájú continuity wọn lòun lò dánú bíbẹ́ ẹ̀kọ́ ó ṣe é ṣe àwọn tó wọlé àwọn tó máa gbé wá ṣùgbọ́n tó rí ló ti ń ṣe tàtẹ̀ ní nǹkan tó ń ṣe ẹ̀yẹ́ká ẹ̀kọ́ tó tẹ̀síwájú kó lè bá àtúnṣe dáadáa sí i nídìí èyí wọ́n sọ eléyìí tí wọ́n ti ń tó ń jẹ́ ìgbìmọ̀ tí wọ́n ṣe ìpolongo fún ètò ìdìbò ààrẹ lórílẹ̀-èdè wọ́n bá sọ̀rọ̀ nílùú Èkó lánàá wípé ẹ gbìyànjú ẹ ṣe láwọn ìpolongo tẹ́ ẹnu sí gbogbo àwọn ọ̀rọ̀ kan dún ẹ jẹ́ káwọn ará agbègbè mọ̀ káàkiri pé ètò báyìí ni ààrẹ ti ṣe tó jẹ́ pé fún àǹfààní àwọn aráàlú ni kó ó lè má jẹ́ nídìí ìyẹn má tán ọlọ́jọ́ iwájú ní future ẹ rí i pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe foundation ìpìlẹ̀ tó dálẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà yìí ni pàkọ́ táwọn wà táwọn rí àríṣà pé àwọn rí i pé ètò ẹ̀kọ́ wọ́n ṣe oríṣiríṣi ètò níbẹ̀ wọ́n lọ sọ ọ̀n gbìyànjú ẹ bá gbé ìpolongo yín lọ síbí ẹ lọ káàkiri nínú ìwé ìròyìn Vanguard nínú ìròyìn The New Telegraph ló wà láàárọ̀ tòní.
1: Màá mú ròyìn eléyìí ìwé ìròyìn The Punch níbi tí ìjọba àpapọ̀ tí wọ́n ti ṣe wọ́n ti dẹ́rìn pẹ́ kí ẹ gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì pàjùlọ àwọn tó jẹ́ wípé wọ́n jẹ lówó láti bí ọdún

0: àwọn lọ́ba lọ́ba kan bá wa fún wọn ojúṣe nínú ìwé òfin wa àwọn náà ń kọ́ wọ́n lè ràn wá gbà ààbò.
1: Òtọ́ni kò sẹ́ni tó jẹ́ kábíyèsí nílùú kan tí ò mọ̀ wọn tí ń gbálé lórí
2: bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni ẹ káàárọ̀ sàn
0: kéjìgbó
1: ó gbèrè àárọ̀ sàn
0: gbogbo jí igbó làbẹ́
1: àmì ó
0: àmì lórí yóò ló gbọ́ pọ̀ wọ́ agbọ́rọ̀ náà
1: ó
0: ti rìnlẹ̀ ayúbẹ̀ ẹni mẹ́jọ láwọ́dí létò kò jùlọ tó bàbá àwọn orílẹ̀ ló sọ̀rọ̀ kan lọ́dọ̀ tó àkíkẹ́ bí i ẹgbẹ́ òkè panúkọ̀rù mí àwọ̀
1: àbí o lagbara o da adupe lowo abi 0704700341 owe na la ni ke ba wa pari laaro yi a ki fe bi sinu don e ka aro o e ka aro sa
0: e ka aro sa
1: an gbo yen ka aro
0: e je ba wa pe de ku wa ya o logba o Baby Baddy, Paro.
1: Only Sonny, no, only Sonny, I don't
0: have
1: Paro. Only King Sonny, I don't have Paro. He is a will have Paro. She is a football. Oh,
0: ah,
1: Koburu, Buru, Buru. And he is a Kogbawa, Su. A football, he is a Rambe. 0704700341. Te ba fe pe wa anfani wa fe yin na. Boya yin o ti e le ba pari o. Eyen ma kori fu wa o. Eh e ka ro o. E ka ro sa. E ko ju mo.
0: Takiri ya ki pe la ki pe ba ka
1: ro. 0704700341. Te ba fe pe wa anfani wa fe yin na. Boya yin o ti e le ba wa pari o. Eyen ma kori fu wa o. Eh e ka ro o. E ka ro sa. E ko ju mo. ẹ lè pè wá 0704700341 ó bá ní lọ́kàn jẹ́ kò tí ẹ sí bá ṣe fẹ́ sọ ọlẹ̀ yìí kò tí ẹ kò dùn mọ́ nínú rárára 0704700341 ní ojú òpó wa tí ẹ lè gbàdé bí kíláàsì láwà láàárọ̀ yìí à ń kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ láti sọ wípé ọgbọ́n tí a fikún ti wà ẹ bá wa parí ẹ lọ́nà tí ẹsẹ̀ bó sì jẹ́ kó rin náà lè fẹ́ kọ fún wa kò burú ẹ bá wa kọ́
2: kábàlá
1: náà tó kásọ̀ táwa lérò wípé olóyè kó jẹ́ torí wípé táàrọ̀ kan wà tó jẹ́ wípé kò sí ohun tí kì í kò sí tẹ bá ní owó owó ni wọn ṣùgbọ́n wọn ti di ọ̀rọ̀ tá a lò lemọ́lemọ́ tó bẹ̀ jẹ́ tó yẹ pé àwọn àtúntò míì ó ti kún bá a ṣe mọ̀ tí wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ohun táwa lérò wípé ó jẹ́ èsì àwọn ò jẹ́ kí mọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ń jẹ là ń sọ láàárọ̀ yìí àwọn kan bí kì í wọnú kọ́rọ̀ míì wọ̀ ó tọ́ ni a kì í febi sínú ká máa ṣe a kì í febi sínú ká máa ṣe bí akin òótọ́ ni.
2: Aṣọ gan ni dúró lójú ká
1: yóò máa gẹrẹgẹrẹ wọ́n níṣe ni yóò máa yọ̀ lọ́rùn wa ọlọ́run ní jaṣọ bọ́ lọ́rùn wa ẹbí ò ní pa wá àtẹ̀bí ọ̀rọ̀ àtẹ̀bí sọ àtẹ̀bí alẹ́ kankan ò ní pẹ́ nìkan kọ́ wa. Ẹ kó ojúmọ́ o.
0: Ẹ̀lú.
1: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.

Ẹ̀kọ́ ìyẹn lólùfẹ́ ìkànnì Radio 113.5 FM. Ẹ̀kọ́ àmójúbọ̀ ètò wa ètò yín. Ẹ̀kọ́ ìpalẹ̀mọ́. Ẹ̀kọ́ ìpalẹ̀mọ́ lẹ́tọ̀ tẹ́ ọ máa jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo ọjọ́ Friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn àbọ̀ sí mẹ́wàá àṣálẹ́. Orí ètò yìí lẹ́ ó ti ní àǹfààní láti máa kí àwọn olólùfẹ́ yín fún ayẹyẹ wọn tàbí ti yín eléyìí tó ń bọ̀ lọ́nà nípa títẹ àtẹ̀jíṣẹ́ sórí 0911-517-3370. Gbogbo ẹ̀yìn tí iṣẹ́ yín tàbí ọjà tẹ̀ ń tà tó jẹ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò bí aṣọ ìgbàlódé, ẹ̀ṣọ́ ara, ẹ̀yìn tẹ̀ ń ta aṣọ òkè, bàtà àti báàgì lóríṣiríṣi, ẹ̀yìn aláṣẹ náà gbẹ̀yìn o tó fi mọ́ ẹ̀yìn tí ẹ ní gbọ̀ngàn ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó sì jẹ́ orin lẹ́yìn kọ, ẹ lè polówó ọjà yín àti ohun tí ẹ̀ ń ṣe lórí ètò ẹkú ìpalẹ̀mọ́ kẹ̀sì máa ta wàràwàrà. Ẹ pè mí ẹni Ọlá Saliu tí mo jẹ́ atọ́kùn ètò náà sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0911-517-3370 0911-517-3370. Ẹkú ìpalẹ̀mọ́ lẹ́tọ̀ ètò fún gbogbo ẹ̀yìn aláyẹyẹ. Ẹ má mí ti tọ̀sẹ̀ yìí torí ó máa loud gan-an.

Fakeoni Radio 103.5 FM. Ẹkú àmójúbà ètò wa ètò yín. Ẹkú ìpalẹ̀mọ́. Ẹkú ìpalẹ̀mọ́ lẹ́tọ̀ tẹ́ ọ máa jẹ gbádùn ẹ ní gbogbo ọjọ́ Friday. Bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àbọ̀ sí mẹ́wàá àṣálẹ́. Orí ètò yìí lẹ ó ti ní àǹfààní láti máa kí àwọn olólùfẹ́ yín fún ayẹyẹ wọn tàbí ti yín. Eléyìí tó ń bọ̀ lọ́nà nípa títẹ àtẹ̀jíṣẹ́ sórí 0911-517-3370. Gbogbo ẹ̀yin tí iṣẹ́ yín tàbí ọjà tẹ̀ ń tà tó jọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò bíi aṣọ ìgbàlódé, ẹ̀ṣọ́ ara, ẹ̀yin tẹ̀ ń ta aṣọ òkè, bàtà àti báàgì lóríṣiríṣi, ẹ̀yin aláṣẹ náà ò gbẹ́yìn o, tó fi mọ́ ẹ̀yin tí ẹ ní gbọ̀ngàn ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó sì jẹ́ orin lẹ́yìn kọ, ẹ lè polówó ọjà yín àti ohun tí ẹ̀ ń ṣe lórí ètò ẹkú ìpalẹ̀mọ́ tẹ̀sí máa ta wàràwàrà. Ẹ pé èmi ẹni Ọlá Saliu tí mo jẹ́ atọ́kùn ètò náà sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0911-517-3370 0911-517-3370. Ẹkú ìpalẹ̀mọ́ lẹ́tọ̀ ètò fún gbogbo ẹ̀yin alayẹyẹ. Ẹ má mí ti tọ̀sẹ̀ yìí torí ó máa lágàn.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bàdé bí ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ nìkisin, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan ṣe, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Bàbá Òṣúlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣúlá léwu àti gbòògùn tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sí gbọ́hùn. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168. Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣúlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá ní wò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sú yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú pa Asọ́lọ́ Bus Stop yẹn. Síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, Nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abẹ́ Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀, opposite Abẹ́ Bus Stop yẹn. Ẹ ti rí bánà Òṣúlá Aba ńbẹ̀. Ẹyin ti fọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣúlá Aba. Ẹyin ti ìyànà pájà. À ń bẹ ní Nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdojúkọ Gowan Estate. Emma Bawambe. T. Osodi. Awani. Ladipo Bus Stop. Ni Ikeja Long. Nilepo Majok ni Adoju Kobi Bridge Eleseye Etiri Magnet Plaza Te Bati Debe Ebere Block 125 Etiri Bana Wambe Ani Faisan Lubao
0: En Ekpe Wansori Number 091-57-58-9016 091-57-58-9016 Tabi Kepi Wansori 070-38-61-5168 070-38-61-5168 Ebo Iwo to o ba ti gbiyanju gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni to Olorun oba mi fi ran e ti dodo eni to moju le ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o bo si jenu e je ndeka polowo oja na mo nbo o eku ka
4: awon agbapo won so pe igi guguru magun mi loju atokiri lati nlo amojuto irinu eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ku ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma abo lodo osula habal otito inu ati iberu olorun ni won fi nsise ti won ko rudura
0: iwo ti ri bi oye tabi o ti rukurukuru oju lewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise osula aba ai solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu bo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba orun loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbona e je ka fese rajo die eku kale o

0: náà rí ní tó fẹ́ jẹ àbí ká lè jò ó wọlé ká tètè mẹni tó wọlé ọlọ́run má ṣe wá lájá wọlé kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé tá a wà méwúrẹ́ ewúrẹ́ jáde àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn-án láìsùn tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà àìṣedédé ojú ló ń mú èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn àìṣedédé ojú ló mú ènìyàn jásí kòtò jásí gegele ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Osula Aba Eye Solution òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbú o òpó ọlọ́run ni wọ́n bá dúró bẹ́ẹ̀ sì ré àwọn ò kì ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí tá a bá ń pè wọ́n ní sẹ́ù nínú alágbo nílẹ̀ yìí gáúsù sàmánì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ Osula Aba Eye Solution kò tí ì dé ṣé tí ìgbọ́ tiyín ni àbẹ́ẹ̀ máa gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnà kàwé tẹ wà yìí àìrìnà ka báìbù ẹ lè ka kùránì kòtù lẹ́yìn wò ojú yín ó wá ń jọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde só tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀ àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o àwọn lọ́lọ́wọ́n ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú ó yá ẹ mú bá ìròkè ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ̀pẹ̀ 070 38 61 51 68 070 38 61 51 68 nọ́mbà bàbá Osula nù. Bàbá Osula ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ̀ kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà ìmọ̀ fìgò sójú kàwé ìmọ̀ fìgò sójú ka báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú ẹ wò ó ohun tó ń yọ ni lẹ́nu nínú ojú la àbámójútó ka ìdí a ká fìgò sílẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀ ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn óyá ẹ̀kú kalẹ̀.
1: Àbá Osula ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Àbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dájú
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó ó ti sùn yín ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dakọ lẹ́run tó ń ṣe àkóbá fojú wa.
2: Àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Osula léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
3: Mo kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédé àkókò yìí. Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Osula Aba. Iléeṣẹ́ tó jẹ́ pé ìgbáyé gbádùn gbogbo ẹ̀dá ló jẹ wọ́n lógún níbi káfewé àtegbò túìdè dáìdè gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àìsàn tẹ́lòmíì ti náwó sí tán ti fẹ́ gba kámú tán ti fẹ́ sọ̀rí tínú ẹ má ì tí ì jẹ́ ká gba kámú aburú o adìyẹ tí ò tí ì kú sì lè jàgbàdo. Iléeṣẹ́ wa ló ṣe àgbékalẹ̀ egbòogi alágbára bí àrá egbòogi oníbẹta 3-in-1 package tó ń ṣe iṣẹ́ fún ìṣòro ojú ọlọ́jọ́ pípẹ́ àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀. Osula Eye Solution Powder Plus, Osula Herbal Bitters, Osula Antibiotic Powder. Mẹ́tẹ̀ẹ̀ta nìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀ tán sì ti lù lóhùn tẹ̀. Wọ́n ti ní NAFDAC number o. Tó bá ń ṣe wá bí ẹni pé ojú wa ń léwó, ó ń tà bàbá, ohun tó súnmọ́ la lè rí, tó bá jìn a ò lè rí. Ẹ̀yin rí bí ọyẹ́ bí ọyẹ́, ṣe lẹ̀yin rí kùrukùru, kò tó lẹ̀yin wò. o wa n do gege

0: dé lójú wa ẹyin ò rí na kankan tó bá wẹ mọ àbí gbogbo nkan sókùnkùn ẹyin ò lè wo iná ẹyin ò lè wo oòrùn se ni wọn sẹsẹ ń fa yín ní tẹẹtẹ kẹ tó lè jáde ẹyin ò dá ojú ẹni tó ń kí yín mọ̀mọ́ gbogbo ayé ti ń fura pé nkankan ti ń sẹlẹ̀ sí ojú titi wa ẹyin ò lè wa mọ́tò lálẹ́ mọ́ nítorí àìrína wọn ti fẹ́ dá wa dúró lẹ́nu iṣẹ́ ẹ̀yin wo nǹkan funfun tó lé tóńtó síbi ìríran titi wa irú orúkọ wo làwọn olóyìnbó ni wọn ti ń bá wa pé n ti ń yọ ìríran tiwa lẹ́nu òsúlà high solution powder plus ni egbòogi táwọn ayé tún ń lò tó fi ni lọ́kànbalẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu iléeṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó nípèníjà ojú tán ti náwó náwó tó tó kọ́ pẹ̀tẹ́ ẹ̀sì dànù nítorí rẹ̀ sí ẹ má làágùn jìnnà mọ́ o ẹ yé fowó ṣòfò ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí iléeṣẹ́ òsúlà haba ní kẹ́ ẹ mọ́ bọ̀ tààrà òsúlà high solution powder òun ni gbogbo àwọn tó nípèníjà ojú tún ń lò tán fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó sí gú atú òsúlà high solution powder ó mú ojú tó ń sú tó ń rí bí ọyẹ́ àtojú tó ń wò bàìbàì tí kò lè kàwé ka báìbù mọ́lẹ̀ rekete ni o gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́yìn ò báyìí tí ìfìgòsójú ẹ̀yin ò kí ń rí nǹkan kà ìmọ̀ fìgòsójú kàwé ka báìbù tẹ fóònù tẹ kọ̀m̀pútà kì í mọ̀ jẹ́ kéèyàn ó múra sí n tí ń yọ wọ́n lẹ́nu nínú ojú o n tó ń yọni lẹ́nu nínú ojú ló sì yẹ ká mójútó o kó tó di pópẹ́ mélòómélòó àṣeyọrí tá a ti ní àkàìmọye ìjẹ́rìí níléeṣẹ́ òsúlà haba ṣé ti arábìnrin kan tó jẹ́ pé bí ò báyìí tí ìfìgòsójú kò kí ń rí nǹkan kà tọ́lọ̀ ń lò wá fún la fẹ́ sọ ni àbí ẹni tó ti ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tó ti ṣe lẹ́ẹ̀kejì tó jẹ́ pé n tí wọ́n ń torí rẹ̀ ṣe kò kúrò níbẹ̀ àbí ti arákùnrin kan tó ti lọ sí òkè òkun láti lọ ṣètọ́jú ojú ń bẹ̀ nígbà tó padà dé ṣe ló tún rí bí ọyẹ́ ṣe ló tún rí kùrukùru àfìgbà tó lewé àtegbò ilẹ̀ baba wa níléeṣẹ́ òsúlà haba lànà dànù fi dópin lórí ojú wọn o òsúlà high solution powder tiwa yìí wọn ò kí ń kan sójú o ẹnu báyìí lẹ máa lò sí tẹ́ẹ̀sì mọ rí rìsọ́ọ̀tì rẹ̀ nínú ojú wa gbogbo ẹ̀yin ọmọ táwọn bàbá wa àti ìyá wa ń pariwo pé àwọn ò mọ̀ rínà dáadáa tán ní ṣe ló máa ń dàbí ẹni pé kùrukùru ń bolẹ̀ nínú ojú àwọn nǹkan kan ń ṣe wẹliwẹli nínú ojú wọn tó dàbí ń pé ìrì ń sẹ̀ gbogbo nǹkan wá ń jọ funfun funfun lójú grandma grandpa bá ń ṣe ń kọlu gbá bẹ́ẹ̀ náà ń kọlàwo nínú ilé ẹ má mọ̀ jẹ́ kọ̀rọ̀ wọn oṣù wa àwọn bàbá àti ìyá tó jìyà nítorí wa ká lè débi gíga ká lè jẹ́ èèyàn pàtàkì wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ ká lè jò ó wọlé ká mọ rú àlejò tó jẹ́ àìṣe déédé ojú ló mú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ mọ fọwọ́ pa ògiri kó tó lè rìn yorùbá ní ẹyẹ kì í fò kó forí sọgi bí ẹyẹ tí ò lójúkọ́ o gbogbo ẹni tó ń gbọ́ mi ojú ò ní relédé gbogbo wa o àdírẹ́sì wa nìyí o
1: olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa Street number 30 a tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ opposite Abbey Bus Stop yẹn ẹ ti rí bánà òsúlà àbà ń bẹ̀ ẹ̀yin tífọ̀ ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí àbàtà lọ́dọ̀ òsúlà àbà ẹ̀yin ti ìyànà pájà a ń bẹ ní nọmba 33 ọlọ́run àdàbà bus stop ní ẹgbẹ́ Dàìdímù Road ní ìyànà pájà ní àdójúkọ Gowan Estate ẹ mọ̀ bá wa ń bẹ̀ tí ó sòdì a wà ní Ladipo bus stop ní Ìkẹjà Long nílé epo Majok ní àdójúkọ bí bíríjì ẹlẹ́sẹ̀ yẹn ẹ ti rí Magnet Plaza tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ bèrè block 125 ẹ ti rí bánà wa ń bẹ̀ àní fàìsàn ló gbá o.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o WhatsApp number wa náà sì ni 07038615168 07038615168 Emule kan si 07038615168
2: Wọ́n àgbàbọ̀ wọn sọ pé igi gogoro máa gùn mí lójú àtòkèrè láti ń lọ. Àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì. Kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ ọkọ wa wà. Ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ. Tètè dìde fúyà kó tó pẹ́ jù. Ó ṣe é ṣe kó o ti ná gbàrá náà gbòòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi. Má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti ń rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ. Tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Òsúnlá Herbal. Òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Kò rú dúra.
0: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ Ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́ Òsúnlá Herbal. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Òsúnlá High Solution Powder, Òsúnlá Antibiotic Powder, Òsúnlá Herbal Bitters. Kò ṣe mọ́ ni ni àwọn egbòogi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́. Mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà. Gbogbo tí ń jẹ́ titọ́ Ọlọ́run ànádànù àádópin ni o. Òsúnlá Bitters kò ṣe mọ́ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún. Òsúnlá Bitters ló ń fọ oróun tó dùn tó dùn kúrò nínú àgọ ara. A máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tó dùn tó dùn. Àfi kaya ní Òsúnlá Bitters nínú ilé o, kó bá wa fọ oróun tó dùn tó dùn kúrò nínú àgọ ara wa. Bí ṣúgà bá pọ̀ lápọ̀jù, àkóbá tó ń ṣe nínú àgọ ara wa kò kéré o. A máa ṣe àkóbá fún ojú, kìí jẹ́ kéèyàn rìnà dáadáa. Bójú bá ń yọni lẹ́nu, téèyàn sì ní àpọ̀jù ṣúgà, àfi ká a kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o. Àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga, a sì máa ṣokùnfà ojú sísú àti àìróorun sùn. A máa ba iṣan ara èèyàn jẹ́. A máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó pọ̀n pẹ̀pẹ̀. Ẹ̀yin ti ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn-ún lórúkílẹ̀ ó tó mọ́. Òsúnlá Bitters ni kẹ́ ẹ lo. Ń ṣe lẹ́yìn gbinkin kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́. Ẹ̀yin tẹ́ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́kólíẹ́. Ọmọ ń rẹ̀ wá tẹnutẹnu. Ọmọ ń rẹ̀ wá tọkàntọkàn. Ìrìn kékeré la rìn. Ẹ̀yin ti ń sinmi láìmọye ìgbà lójú ọ̀nà. Ẹ lò Òsúnlá Bitters. Kọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu. Ike ọ̀dà bíi méjì lẹ fi ṣẹ̀yú ẹ̀ padà. Àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú. Òun náà ló ń pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fin tí ò lè gbérí mọ́. Òun ló ń siwájú kó tó di pé ẹlòmíì ní stroke. A ò ní rógun apákọsẹ́ o. Ẹsẹ̀ náà tún di jọwọ́lọ́ o. Tẹ́ ẹ bá ń gbọ́ silent killer. Àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o. Kò ní mú àwọn ọmọ wa o. Tọ́mọ kékeré tàbágbàlagbà tán bá ń jẹun tó dùn tó dùn. Àfi kaya ní Òsúnlá Bitters nínú ilé o. Gbogbo iṣan ara tó ti dòkú. Tẹ́ ẹ bá ń lo Òsúnlá Bitters gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò. Òsúnlá Bitters ojúlówó egbòogi ajísanni. Òsúnlá Antibiotic Powder òun ló ṣẹlẹ̀ kẹta rẹ̀ fún gbogbo èèyàn tó ní chronic infection. Ojú ara yín wa nǹkan funfun jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn. Inú wa ń kùn gbùrùgbù. Nǹkan ń lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun. Ó ń ṣe bíi kápọ̀ a ò dẹ̀rí pọ̀. Òsúnlá Antibiotic Powder ló ní agbára lórí ògbólógbò chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀ tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ tó mú kí nǹkan kan máa sọ kúlú káàkiri ara wa. Ara ń ta wá, ara ń dá wa jẹ. Chronic infection tó ti mú kẹ́lòmíì kó ṣàdédé máa rù kán máa gbẹ. Gbogbo àyẹ̀wò lẹ́lòmíì ti ṣe pàtó ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ ara wọn ò mọ̀. Òsúnlá Antibiotic Powder a máa fọ oró ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń bẹ̀jẹ̀ wọ káàkiri ara tó wó dápá tó fún apá ní ìṣòro tó wó dẹ́sẹ̀ tó fún ẹsẹ̀ ní wàhálà tó mú kí gbogbo ara ẹlòmíì kó máa wúwo láti gbé. Bára ṣe ń yún wa bẹ́ẹ̀ ló ń já wa jẹ. Ara a máa ta ẹlòmíì láì fomi atapara. Òsúnlá Antibiotic Powder òun lọ gbágbá agbárùn wọlé o. Tẹ́yin bá ń tọ̀ ṣeré gbíngbin lẹ́yìn gbinkin kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́. Ẹ̀yọ́ tí yín ò kí ń jáde dáadáa. Gbogbo àwọn àgbàlagbà tí ògbólógbò infection tó ti sọ wọ́n di ẹni tó ní prostrate tí ẹ̀yọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ jáde dáadáa mọ́ tójú tún yọrú wọn lẹ́nu. Kòkòrò inú ẹ̀jẹ̀ tó ṣe àkóbá fún ojú òun náà ló ṣàkóbá fétí o. Tétí ẹlòmíì ò fi gbọ́rọ̀ mọ́. Gbogbo ìgbà ni kòkòrò ń jáde lára tọ̀dọ̀ ẹyin. Kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti fàkóbá sínú ẹ̀jẹ̀ tó ti fún wa ní akọ ọ̀nàrun tó wọ́ sínú ojú tó mú kójú wa mọ́ sú tó mú kójú wa mọ́ wò bàìbàì tí kò jẹ́ kárí na dáadáa bá a ṣe fẹ́. Ẹ̀yin wá ń rí bí ọyẹ́ ẹ̀yin wá ń rí kùrukùru. Èèyàn tó ní ìṣòro ojú tó sì ní akọ ọ̀nàrun bẹ́ẹ̀ ṣe ń ṣe ìtọ́jú ojú bẹ́ẹ̀ ni kẹ́ máa ṣètọ́jú akọ ọ̀nàrun o. Béèyàn bá ní akọ ọ̀nàrun lára tó lọ ń ṣe iṣẹ́ abẹ fójú ó dàbí ẹni ẹni tó ń gé igi lórí tí ó wu tegbotegbo ni o òun ló máa ń sin okùnfà tí ẹlòmíì fi se isẹ́ abẹ lẹ́ẹ̀kínní tí wọ́n fi se lẹ́ẹ̀kejì nǹkan tó ń torí rẹ̀ ṣe ṣe ló tó ń padà síbẹ̀ òṣùlá abá antibiotic powder ló lágbára lórí gbogbo chronic infection àti ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ pẹ̀lú akọ ọ̀nàrun tá a bá ń sọ̀rọ̀ nípa káfíwé àtegbòse ìtọ́jú ojú àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀ káwú gbogbo ẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò olókìtì bí ọ̀bọ ò sí o ilé iṣẹ́ òṣùlá abá òun ni kẹ́ máa bọ̀ tààrà ìbẹ̀rù ọlọ́run làwọn fi ń ṣiṣẹ́ tiwọn o.
3: tuntun tún leléyìí o láti ilé iṣẹ́ òṣùlá abá òṣùlá bìtà ló ń jẹ́ bọ́mọ kékeré tàbágbàlagbà bá ń jẹun tódùn tódùn àfi kẹ́ ẹ yà lọ ní òṣùlá bìtà nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ mórí bọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá bìtà gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa kí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ tíbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹ́sì wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gulegule ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de búlọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùlá bìtà ni kẹ́ ẹ máa lò ẹ wá gbá o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ògùn iléeṣẹ́ òṣùlá abà àwa kọ́ la rán wọn níṣẹ́ o èèyàn lẹ́gbàtà tẹ́ ẹ fẹ́ bá wa dòwò pọ̀ ààyè ti sí sílẹ̀ lọ́dọ̀ wa o lórí egbò igi òṣùlá bìtà ẹ pè wá láti forúkọ sílẹ̀ a ó máa sọ àdúgbò ibi tí ẹ wà gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá bìtà gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá bìtà ó fọ̀ dànù káwa mórí bọ́ lọ́wọ́ ara yíyún ara títa nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀rí pọ̀ iṣan ara wa tó ń fani so dẹndẹn ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá bìtà ni kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkun wa dànù òṣùlá bìtà ojúlówó egbògi ajísan ni.
0: àdírẹ́sì wa nìyí o.
1: olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop ilé epo tó dojú kọ Asọ́lọ́ Bus Stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa Street number 30 a tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ opposite Abbey Bus Stop yẹn ẹ ti rí bánà òṣùlá abà ńbẹ̀ ẹ̀yin ti fọ̀ ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí àbàtà lọ́dọ̀ òṣùlá abà ẹ̀yin ti ìyànà pájà a ń bẹ ní nọmba 33 ọlọ́run àdàbà bus stop ní ẹgbẹ́ dá ìdímù road ní ìyànà pájà ní àdójúkọ gowan estate ẹ mọ̀ bá wa ń bẹ̀ tí ó sòdì a wà ní ládìpọ̀ bus stop ní ìkẹjà long nílé epo majok ní àdójúkọ bí bíríjì ẹlẹ́sẹ̀ yẹn ẹ ti rí magnet plaza tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ bèrè block 125 ẹ ti rí bánà wa ń bẹ̀ àní fàìsàn ló gbá o.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o whatsapp nọmba wa náà sì ni 070-38-61-5168 070-38-61-5168 Emule kan si 070-38-61-5168 Oju oni relede gbogbo wa o
4: Mr. Paul Rica, the International Director, Holiness Revival Movement Worldwide, on Radio 1, 103.5 FM. Every Wednesday from 8:30 to 9 p.m., an interdenominational ministry committed to the promotion of truth, righteousness, and holiness worldwide. This message is brought to you by Holiness Revival Movement Worldwide, Lagos State. Happy listening.

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ربي صل على الذي لولاه ما كان الوجود بأسره موجودا. آه الذي خصصته بمآسن طلب الكليم بها وهيمه هودا. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى ولا عدوان إلا على الظالمين. انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى. يا ما يعللكو اما يا محمد مشهودا كنت ممكن لو البروجرام و الى وين مما. السلام عليكم ورحمه الله تعالى وبركاته. اشهد ان نبي محمد صلى الله عليه وسلم ومن لم يشكر الناس لم يشكر الله. ان يتوب اما من دوقف kole ma bi o ti dupe fela ba fa kan se tu re fa kan tu yi pe mi e ba se alore to ba dupe fun to ba dupe fela ma lawon ni gore re tori a ki gbagbe ni sabati adani e pe a fe lo kalu awa la se hidi ma ni awon fa wa awon ni bi eni eyan bi eyan kan dide bala n fe ma lu ipele marun Allah ni ka dadu bule lai wa gana ara wala sinja ta jelo ta fibo awa muridi atawa jama wapa mi dunosi miloka pelu hidima ta shili ya mafawa nubela nyo alare nubure nyo agwarare ubua ngachua kukwa nino shai nino hidimai lan maje kina utawa lan maje koshi wani ayi lan ma fi da musara anja doluwa na anja dalala na maje kile mo kwa maje kiwa na gwaje mudi maje kaze kinuta na ku lan mata waloshi mada ima shi siwa ugontin du na wannu lan ma sauli banuja wanti ma lokan ja lan ma sodi dunu mo shadua la to ri on rasback na keta atawon re won mejeji ati gugu on loye wa amiru jaish zainu akewe je agwasuga be ropo ala aja wa fauzia yaya wa gugu mo shadua fo la delicacy lógo ọlá a máa fi ọdún yin ọdún a máa dúpẹ́ ọrẹ lórí ọrẹ gbogbo ìdùnnú wa tó ń ṣojú ẹ̀mí wa kò ní dìbànújà a ní padà sẹ́yìn a máa lọ́wájú sí ni ọlánàbọ̀ àmàhàmà sọlá àdó sọlá àdúrà gbogbo ìdùnnú ó pọ̀ ẹ̀ránṣẹ́ ó pọ̀ azìkí wọn ò pọ̀ sí ọlánàbọ̀ àmàhàmà sọlá àdó sọlá a rìbá ti ṣe àrọ náà gbẹgbẹ gbogbon tan fi atowa lawai tanan ti se alawun nigba asali lawawa lati tobi annabawa muhammad sallallahu alaihi wasallam ala aya talan ka gbogbo awon to tale annabi to ran alawa ala bismillahi rahman rahim masalu allazina yunfikuna amwalahum fi sabilillah kama sali abbati ambata saba sanabila fi kulli sumbulatin ya tabbatin wallahu yudaifu liman yasha wallahu wasi'un alim won fasi ko ipe gbogbo muridi ati murida nika daku gbogbo alama yi tin da waju wa tan she aje agbiyanju ka fi ikhlasi si ka fi olorun semi wa ka fi sokan wa ka fi sinu ise wa ka fi sinu wa wa ninja ojuma ta lo kijima masashi afa wa mori nkan kan ti mo fe isewazi fun gbogbo wa nigba ta wa masashi wọ́n ibi tọ́jú kalẹ̀ fáwọn àlejò wọ́n ni kí n wọlé síbẹ̀ mo lọ jókòó sí kágun láìlẹ́yìn bẹ̀ ọmọ bíbí àfa àwàtò ni wọ́n bá fọ́ọ̀sì mi pé kí n wá sí sáfíwájú mo kọ́ ẹnì kíní mo kọ́ ẹnì kejì mo kọ́ ẹnì kẹta mo kọ́ ẹnì kẹrin nígbà òye alẹ́ nìkan wá bá mi pé àwọn àfa àwa ló pàṣẹ wọ́n bá dàdé tí wọ́n àbá rí mi níbi tání kí n jókòó sí inú màá bí wọn mo ṣẹ̀ wá dìde mo lọ jókòó síbẹ̀
Nugo ya afawadi balama aleju tawalati ukere walati suwa winye koka afawati wali hai lagi arawa eni kana wawali na aleju tuja yuba awa asafi upe kusun sibi bai loba ya ipe ayye unkonye e egbe afawa sikeja vishiketa ibelo ya kuhun jokosi masi mungu ulata wakabai timba wenye shimfamfa bao la leji ushi mama asafuni le yubi bailo la iyo yubi bailo mbada jokosi yubi biti unile bafa lejosi na alo ya kujokosi koda abuja oba lukani ilu relon luti jia oba kiinshe nilu unilu shimba okwa lakwa wa aa sinlong isinlong kaluwa nilwe miwa afe fira wa kwe bai la je nkaka bai ni wa kini ni la giku la chile wa unale se mbenu waka wa yani kama sawipi talifa bati joko talifa bai joko talifa bai joko abilanya alifa bai unloka se ala unloko ni abiwa loko tofi masawipi ibi bai la ye lẹ́yìn wá àgbà náà gẹ́gẹ́ bíi ká ìdá ojú ọ̀nà yìí kí ni ń bẹ̀ ń bi òzúùzù nafsi kí làwọn àfáàwé ń pẹ́ atrocities wo ló wà lórí hubbur yasa wa òzúùzù nafsi wa ru'yatul fadli ala al-ghayr kí ni literary meaning of ojúbù dó ó yàtọ̀ sí takabbur àmọ́ kí ni literary meaning ojúbù èmi lérò pé dáńgbé ni ojúbù onna ni kama wo pe o superior o je nikan lo o je aye kan lo o ju se kan lo nta fi lo kere si o en tin bo so ro kere si o aye ta fi o si o kere si o ati be lo nta nko ni hoju bu ni olana sha abdul qadir jilan gausul azam oni no wasikum kasra an nufus oni mo gba yin mara o dawo yin ke ma re mi ara yin le le maratibul azzi akaba igbega loje akaba yi ni waju olorun inda ala tariqa loda awon tin be loju ona wa man hadasatu nafsuhu bi takabburin en ba wa win ka kalami re ne kwa giga kan abola kan tajiduhu sagira yo pada barare ni binti fi uyunil aqilla bintin ga loju awon to yepere lodo olon yo ma je bintin loju awon to yepere lodo olon afa amalan kabara ali allah taala oni al qadiriyatu tariqul izza qadiriya terin oju ona ti an ti gani ti an ti niko le kauni ha mashrabu ha fi zilla nin to riko qadiriya ayo jade ipilere nibi ma yepere mi are ni iteriba yepere mi are ni ka so emi ndi nti o ni le ko nja ma nkaka ni waju olorun ati waju awon eya ojugba mi ti nje ojimo to lo ngba mori odidi afa ten so pe aye won ni bi bayi o si ta koko ko nbe abi ta ba fo si be gbogbo ẹ̀yẹn náà ń ẹja kẹ́kọ̀ọ́ lára ní tí mo sọ ẹja kẹ́kọ̀ọ́ lára má sọ́ra rẹ̀ di bàbàrà jẹ́ kọ́lọ́hún ó sọ ẹ́dà má sọ́ra rẹ̀ di pàtàkì jẹ́ kọ́lọ́hún ó pàtàkì rẹ̀ gbogbo omi tó bá wà tán bá mẹ́yì rẹ̀ kò ń bẹ́ wá bòmíì lọ ibi tó wà yẹn tó ní wọn àmọ yìí rẹ wọn àmọ

0: káàbọ̀ padà. Ẹ káàbọ̀ padà ti dé padà o. Ara extra leto ẹ káàbọ̀ láti lè ṣe solution. Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé ibi tí lè ṣe solution wà kìí pé àdírẹ́sì wọn ẹ mọ́ bínú. 22 Oseni Street ní Sùúrù Lérè Lẹ́kọ̀ọ́ náà ni wọ́n wà. Nọ́mbà wọn nu 0808198-4247 0808198-4247. Ẹ̀yin ò ẹ mọ̀ pé wọ́n fún gbogbo tí ó bá ń rù yín lójú. Bó ti jẹ́ nù ẹ́ tún gbọ́n pa wọn lọ́la lágbára lọ́wọ́ Ọlọ́run ọba láti lè ṣe solution. Alhaji Sikiru Ayinde Barista leléyìí Fuji Fantasia nlele Fantasia Fuji oje. Ó dá ti padà dé náà nu gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ó ti kún fọ́fọ́ 0704-700-3341. Níbo lẹ́tò sí apá lẹ́gbẹ́ fún ni àbí òkèlè. Apá lẹ́gbẹ́ fún ni àbí òkèlè. Tó bá jẹ́ ti ká dẹ́rìn pààyàn ká dẹ́rìn pòṣónú nínú sinimá gbéléwò Yorùbá tíantíà. 0704-700-3341. Ẹ̀tò síbì kan. Ẹnìkan tán kọ́kọ́ pè wá wọn ní apá làwọn gbé fún. 0704-700-3341. Hello, ẹ kalẹ̀ o.
1: Ẹ mọ̀ kalẹ̀ sá.
0: Orúkọ yín àti bí ẹ ti ń pè wá yìí.
1: Orúkọ mi Láre.
0: Láti bo.
1: Láti ọba wọlé.
0: Oya, ibo lọ bá wọlé wà ná.
1: Ifakọjaye.
0: Bami o yẹ to sibi ka pa le gbe fun ni abokele.
1: Ẹjọ tọ ni okele ka gba sabere ise mo se. Apa gbe fun.
0: Apa le gbe fun lapa odo ti yin.
1: Apa gbe fun.
0: E mo beto bo mi ni wa yin ti bami. Ẹ ṣeun. 0704-700-3341 0704-700-3341 ni nọmba tẹ láǹfààní àti pèsè apá lẹgbẹ́ fún ni àbókèlè iyan lápá ti bí yìí pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé orí ètò ara extra náà lẹ láǹfààní láti mọ ṣe kíni nílẹ̀ láǹfààní àti wà níbi tá a ti ń fún yín ní àwọn olùrin lọ́lọ́kan ọ̀jọ̀kan tẹ́ ó ti mọ jẹ̀gbádùn ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ìjèjì lábala eléyìí níbi tá a dé yìí apá bí láti mọ láǹfààní àti tòsíbì kan tó bá ṣe pójú òpó ntọ ni a fún yín láàyè kẹ bèrè fún orin eléyìí tẹ fẹ tá sì mú fún yín ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì ṣùgbọ́n ojú òpó ohun ó ṣe bákan ẹyọ ẹjẹ tòsíbì kan láti sin wọ bí aago mọ́kànlá àbọ̀ náà láà láǹfààní àti ṣe eléyìí ẹyọ àní ṣe jù bẹ́ẹ̀ lọ torí ojú òpó tí ò tọ́ bọ́ bá dọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmarè láǹfààní àti mọ bèrè orin eléyìí tá a fẹ́ apá lẹgbẹ́ fún àbókèlè ẹ̀lò ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀ka alẹ́ sá
0: orúkọ yín àti bí ẹ ti ń pè.
1: Olùfẹ́mi Látalápẹ̀rẹ̀.
0: Látalápẹ̀rẹ̀ ìmọ̀lẹ̀ tòsí bà mí apá ni àbókèlè.
1: Òkèlè
0: mi ò ní wá yín tì bà mí ẹ mọ bétò bọ̀. Ẹ̀lò ẹ̀ka alẹ́ o lápá bí 0704-700-3341 0704-700-3341 níbo lẹ́tò sí ta lẹ gbé fún ta ló jẹ́ wípé o mọ̀ ń gbé yín débẹ̀ ta bá ń sọ̀rọ̀ nípa kádẹ̀ nípa àyàn yín ò lágbọn sinimá gbéléwò Yorùbá tíantíà lórí ètò ara extra náà lẹwà ẹ̀lò ẹ̀ka alẹ́ lápá ti bí yìí o ẹ̀ka alẹ́ o.
2: Ẹ mọ̀ kalẹ̀.
0: Ẹ mọ̀ kalẹ̀ sá orúkọ yín àti bí ẹ ti ń pè wá yìí.
2: Àyẹ̀ká mi ló sọ̀rọ̀ láti Kẹja.
0: Láti Kẹja, ń bo lẹ́tò sí bà mí ẹ tò síbì kan.
2: Apá ni mo gbé fún.
0: Apá lẹ gbé fún bàmí mi ò ní wá yín tì kájọ mọ́ ká lọ lọ́kọ̀ọ̀kan ìjèjì bẹ́ẹ̀. Àmì ó yá ẹyin o. Àwọn tí wá nu wọ́n ti mọ bó ṣe ń lọ. Táìmọ̀ lẹ́tò síta lẹ gbé fún ẹ̀lú ẹ̀bà kalẹ́ lápá bí yìí. Ẹ̀ka alẹ́ sá orúkọ yín àti bí ẹ ti ń pè wá.
3: Àdẹ́mọ́lá lórúkọ ọbẹ̀ láti ìlú Mosin.
0: Láti Mosin bàmí ẹ tò síbì ká apá lẹ gbé fún àbókèlè.
3: Apá ni
0: bàmí mi ò ní wá yín tì mí ní wá yín tì mí ní wá yín tì ó yá ẹjẹ́ àjọ wà ń bẹ̀ kájọ mọ́ gbẹnu sí kájọ mọ́ tò síbẹ̀ náà ni 0704-700-3341 ẹ̀lò ẹ̀ka alẹ́ o. Ọlọ́run ló ń tó bá mi mi ò ní wá yín tí orúkọ yín àti ibi ẹ ti ń pè yìí.
2: Orúkọ tèmi ni Yakub Ọlátójí, mò ń pè láti Kétó.
0: Bá mi mi ò ní wá yín tí àwọn tèmi lórí ètò alágbàǹdà rèé.
2: Abẹ́ni
0: ẹ̀ tún wá wá débí. Ibo lẹ tò sí bá mi?
2: Apá
0: ni a pàdé lọ́la lórí ètò alágbàǹdà lágbára lọ́wọ́ lọ́wọ́. Ẹ ṣeun. 0704-700-3341. 0704-700-3341. Ẹ mọ̀ ká lẹ̀.
2: Ẹ ká
0: lẹ́sà orúkọ yín àti ibi ẹ ti ń pè.
2: Orúkọ mi ni Taofeek láti Ìsàlẹ̀ Èkó.
0: Láti Ìsàlẹ̀ Èkó bólẹ̀tò sí apá lẹ́gbẹ́ fún ni Àbúkèlè.
2: Apá
0: ni ọ̀dà kò séwu. Ẹ ṣeun, ẹ máa bẹ́tò bọ̀. Ọ̀dà àbọ̀ ẹ̀yà bomi làlápá tìbí yìí.

0: 0241 ẹ̀lú ẹ̀ ká lẹ́ o.
1: Ẹ ká lẹ́ o.
0: Ẹ mọ̀ ká lẹ́ sà.
1: Ẹ ká lẹ́ o.
0: Orúkọ yín àti bí ẹ ti ń pè.
1: Ṣẹ̀rífù ni láti Èkó ni o.
0: Láti Èkó ó yẹ tòsí bí kan bá mi apá lẹ tòsí ni àbókèlè.
1: Apá ni
0: o. Apá ni. Óyá mi ò ní wá yín tí ẹ ṣeun. Ó dàbí pé àwọn fáǹsì apá ni ó pọ̀ ń gbòòrò àìlálẹ̀ yìí ni wọ́n ètètè sùn. Ẹ̀lú ẹ káàlẹ́ o.
1: Ẹ
0: káàlẹ́ sà orúkọ yín àti bí ẹ ti pè.
1: Victor lórúkọ mi láti Mosin.
0: Láti Mosin bàbí ó mọ̀ sára ẹ̀yìn Mosin láṣálẹ̀ yìí. Ẹ ṣeun. Ń bo lẹ tòsí sà.
1: Mo wà lẹ́yìn apá o.
0: Ẹ̀yin ta pa lẹ jáde ṣé kèé ṣe pọ́ mọ Mosin lápá. Ó dà ẹ ṣeun ẹ mọ bétò bọ̀ mi ò ní wá yín tì bà mí. Ẹ ṣeun. 0704700-3341 ẹ̀ló ẹ ká lẹ́ lápá bí ìyẹn mọ̀ ká lẹ̀. Ẹ ká lẹ́ sà. Orúkọ yín àti bí ẹ ti ń pè wá. Láti Ajégúnlẹ̀ yìí ta Ajégúnlẹ̀ bó ni gbogbo Ajégúnlẹ̀ lálẹ́ yìí.
1: Ajégúnlẹ̀ tó.
0: Ibo lẹ tòsí bá mi.
1: Apá ni apá.
0: Ó da kò sí wàhálà mi ò ní wá yín tí ẹ ṣeun. Ó dàbí pé àwọn ti apá ni wọn ètètè sùn àwọn tòkèlè wọn a máa tètè sùn. Ẹ tètè máa jíra yín ẹ kalẹ́ o.
2: Ẹ lọ ẹ kalẹ́ o.
0: Ẹ mọ̀ kalẹ́ ìyá mi.
2: Ẹ ká lẹ́ sá.

0: mo so wo eyin ara musin lale yi mo letu si apa le gbe fun ni abokele apa ni oda mi o ni wa yin ti oh yeah e se o 0704700 3341 ekale o
1: e
0: mo kale sa oruko yin ati bi e tin pe
1: Lati Ijesha
0: ati Bombe
1: Ijesha
0: eh pe onre ko ma je Ijesha to sun ni o boyo woja on tun ti tan de be un na nu e ka le o
1: hello
0: e ma ka le baba mi
1: e ka le o
0: e ma ka le sa oruko yin ati bi e tin pe yi
1: Lati Maryland
0: ba mi mi o ni wa iti
1: ami
0: e ba n to si bi ka pa le gbe fun ni abukele sa
1: apa ni
0: mi o ni
1: wa
0: lo mo n gbe yi de be n gbogbo gba
1: be
0: si baba e ba e seun e mo beto bo mi ni wa iti e seun 0704-700-3341 Eka ale lapa bi yi
2: Eme eka ale
0: Iya mi mi oman ni wa yi ti eka ale ma
2: Ami o
0: E uru kwa yi ati bi eti mpe Kile kwe
2: Lela ke ye mi lapa mu
0: o O yi dun kpo la O yi dun kpo Oda eba nto si bi kan iya mi
2: Apa ni o
0: Apa le yi na ton kwe fun Ah, oda o ko si wahala e mo beto bo e se iya mi mi o ni wa yin ti o e seun o 0704700-3341 0704700-3341 e ma ka le lapa bi yi o e ka le sa lati bo le tin pe wa yi oruko yin Oye to si bi kan ba mi.
1: Apali
0: o da ko se wu mi o ni wa yin ti. E seun. Awon na tun la pa ni. Oda e ka le o. E ma ka le. E ka le o. E ka le se ba gbohun soke oruko yin ati bi e tin pe. Eyin le o ko pe. Ka to lo si abala ipolowo oja
1: be
0: e ti to si bi kan la pa le gbe fun
1: be
0: oda ibe na le si wa
1: ibe na
0: mo ti ko le o ti wa la ko le ko se wu ba mi o ti wa la ko le ko se wu e fokan ba le eyin tapa e seun 0704-700-3341 oya a si dibi iseju bi merin ka fi se kini ka fi to si bi kan e ka le o e ka le sa oruko yin ati bi e tin pe lati bo lati
1: sasa ni egbeda
0: to lati sasa legbeda o ye to si bi kan
1: apani
0: kabiyesi oni sasa ti ilu sasa nko e ba wa ki kabiyesi dada mi o ni wa yin ti e seun o e se adupe o ami o ami 0704700-3341 e ka le sa o e ma ka le yes sir oruko yin ati bi e tin pe
1: lati solo
0: ye to si bi kan ba mi
1: apa
0: ni to o ti wa doju e bayi o apa ti wa doju e bayi o ti wa la ko le mi ni wa yin ti ba mi o ya na oda sa pe number awon eyan tun ja wole na ri e ka le o igbo nko processing ipe yin fe re leleyi o Ọ̀dà ẹja wò lápá bí yìí? Ẹ ká alẹ́ o. Ẹ ká alẹ́ sà. Ẹ mà ká alẹ́. Ẹ ti wọlé o. Hello, ojú òpó ló ṣe bákan o, ṣe mi mo já o. Ẹ mọ́ bínú ẹ̀ ló ẹ ká alẹ́. Ẹ ká alẹ́ sà. Yes, bá mi ò ní wá yín tí ẹ ká alẹ́ bàbá. Orúkọ yín àti bí ẹ ti ń pè. Láti ilé ṣà. Ṣé bẹ̀lẹ̀ ti ń gbọ́ wa yìí? Ó yẹ tòsí bí kan. Ẹkùn ni án. Ó yẹ mú kan ẹtòsápá bí kan sà. Ó kélé. Ọ̀dà àwọn tòkèlé ti ń jí wẹ́rẹ́wẹ́rẹ́ kò sí wàhálà ẹ mọ́ bétòbọ̀ mi ní wá yín tì. Àwọn tòkèlé ní ń jí wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀hún. Ọ̀dà ẹ̀lú ẹ ká alẹ́ o.
1: Ẹ ká alẹ́ sá o.
0: Ẹ mọ̀ ká alẹ́ bà mí.
1: Ẹ sá.
0: Orúkọ yín àti bí ẹ ti ń pè.
1: Ayọ̀ mi gbé láti mú ṣe.
0: Láti mú ṣe bá mi ẹ tò síbì kan.
1: Ó kélé bí
0: o. Ó kélé lẹ́gbẹ́ fún. Ó yá kò ṣe é wo ẹ mọ́ bétòbọ̀. Mi ní wá yín tì nígbà kọ̀ọ̀kan a ní pe nọ́mbà mọ́ gbogbo ẹni tí pè rẹ̀ bá láǹfààní àti já wọlé báyìí náà láàmọ̀ gbà apálẹ́gbé fún àbókèlè apálẹ́gbé fún àbókèlè. Ẹ ká alẹ́ o. Ẹ ká alẹ́ sà. Yẹ sà orúkọ yín àti bí ẹ ti ń pè. Láti ibo lẹ ti ń pè.
1: Adam Ṣẹ́gun.
0: Ọ̀dà ó yẹ tòsí bí kan.
1: Apá ni o.
0: Apá ni ọ̀dà kò ṣe wo ẹ mọ bétòbọ ẹ mọ bá wa bọ̀. 0704 mo ti ní ìní pe nọ́mbà. Ẹ ká alẹ́ o.
1: Ẹ ká
0: alẹ́ sà. Ó yà ẹ tòsí bí kan bá mi.
1: Ó
0: kélé lẹ́gbẹ́ fún. Kò séwu ẹ mọ bétòbọ̀ ó ti ń kún fọ́fọ́ lápá ti bẹ̀rẹ̀ náà báyìí ta lẹ́gbẹ́ fún lápá ọ̀dọ̀ ti yín òkèlè lẹ́gbẹ́ fún ni àbí apá òkèlè lẹ́gbẹ́ fún àbí apá ẹja pàlú ìdá ní panuda panuda ta rọkọ panuda panuda ta ara dá nítorí àkókò wa ìpè tó bá já wọlé láàmú. Ẹ ká alẹ́ o. Ẹ mọ̀ ká alẹ́ sá. Ìyá mi ẹ ká alẹ́ mà. Yes ma mi ní wá yín tí orúkọ yín àti bí ẹ ti ń pè. Òkèlè lẹ gbé fún. Ẹ ṣeun o ẹ mọ bétòbọ̀ mi ní wá yín tì. Bó ti jẹ́nu ó dáa ẹja wò lápá bí ká lọ gbọ́ eléyìí àìkè dàìró àìkè dàìró tá a bá padà dé. Ká wá wo bí gbogbo ẹ bó ti ṣe lọ ká wá wo bó ti ṣe lọ ta ló jáwé olúborí à ń bọ̀ ná ẹ kú kalẹ̀.

dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó já wí tí ò já ṣe wí. Ọba kan ṣoṣo tó já sọ tí ò já ṣe sọ. Lórí ètò ara extra ó tún dọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ bá fẹ́ jẹ́ kó àìbínú. A ní láǹfààní àti gbà pé kankan mọ́ ẹ mọ́ bínú torí Ọlọ́run ọba. Ibi ni agbára wa démọ. Ẹ wá rí láti sin lọ títí d'ago méjìlá fiyínlẹ̀ pẹ̀lú orin aládìídùn kan tó jẹ́ pé ẹ fi jẹ̀gbádùn ago méjìlá ni. Bá ti ṣe lápá àti bẹ̀rùn. Láàrin ọgbọ̀n ìṣẹ́jú ọ̀hún borun bá gbé yín lọ ó tún dàárọ̀ lánàá ni. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀tẹ́ bá fẹ́ jẹ́ kó àìbínú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ pè wá tá a láǹfààní àti gbà pé yín. Gbogbo ẹ̀yìn tó jẹ́ wípé ìpè yín wọlé náà ojú òpó ohun tó lọ́pọ̀ kò jẹ́ pé á láǹfààní àti gbà pé yín. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ ń gbọ́ wa náà tó jẹ́ pé kàn nífẹ̀ẹ́ sí àti pè ní mo kí yín ẹ ṣeun. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àdúrà mọ́ mi ọmọ balógun àdàbà mo kí yín. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì rédíò 101.3.5 FM. Àwọn olólùfẹ́ mi àwọn ti wò pé mo mọ̀ pé tí wọ́n bá tún gbọ́ wa lálẹ́ ń mọ̀ pé kí tún lọkùnrin wá ṣe lálẹ́ Wednesday. Àwa náà láyé mọ́ gbọ́ lálẹ́ Wednesday àtàlẹ́ Thursday. A kàn wò pé kájú ti Wednesday ilẹ̀ ṣùgbọ́n gbà táwọn aláṣẹ ìkànnì tí wọ́n ti ní tọ̀ ọyá o ẹ tún mú kí gbogbo ẹ̀ ọmọ kúmù bí ìdodo ẹ̀fọn àárín nǹkan kan ṣe sí. Mo dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ solution bá solution ìyá solution ṣe ń o. Àwọn ló jẹ́ wípé wọ́n ní gbogbo ìgbà tó bá ti ń lọ sórí afẹ́fẹ́ àmọ̀ tẹ̀lé ọlọ náà. Mo dúpẹ́ lọ́wọ́ yín omi ò ní wá yín tì iná ò ní tanwo yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa kò ní dàrú Ọlọ́run ọba mi Èdùmàrè yóò tún wá nífẹ̀ẹ́ yín náà dọ́ba. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò mi mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì rédíò 101.3.5 FM. Ẹ jẹ́ àmọ́ filé ìṣe lọ lálẹ́ apá àti òkèlè la mú wá lálẹ́ yìí. Gbogbo àwọn èèyàn tí wọ́n pè wá wọ́n ju 22 lọ ní 22 ṣùgbọ́n àwọn tá a láǹfààní àti gba ìpè wọn gbogbo wọn jẹ́ 22. Àwọn 17 ni wọ́n tò sẹ́yìn apá nígbà táwọn 5 tò sẹ́yìn òkèlè. Bẹ́ẹ̀ bá ní kí n tẹ wá fẹ́ bá mi sọ lẹ́yìn ètò ẹjẹ́ àjọ sọ̀rọ̀ fún ìkéde àti polówó ọjà lórí ètò yìí àti lórí ètò ọlá eléyìí tí í ṣe ará gbaundà níta àti mọ́ gbádùn ara wa dọ́ba. Nọ́mbà mi rèé tẹ́ láǹfààní àti pè mí sí ẹ bá ní kí n tẹ fẹ́ bá mi sọ 070-39-30-6648 fún ìkéde àti polówó ọjà lórí ètò yìí àti àwọn ètò wa míì. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń gbọ̀ wá dúpẹ́ lọ́wọ́ àwọn amojú ẹ̀rọ wa ẹ ṣeun ẹ kú iṣẹ́ àtàárọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè àní dààmú á ṣe débìrì láṣẹ ìlédùà. Ẹ mọ́ ti pè wá ẹ pè wá lẹ́yìn ètò ni lẹ́yìn ètò 070-39-30-6648 ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀ àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ́ mi. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa ire o.